ogun ìjọba rẹ. Wọ́n ó sì máa sọ nípa agbára rẹ láti mú àwọn ènìyàn wọ agbára rẹ àti ẹ̀wọ̀n ogun ìjọba rẹ. Ìjọba ayérayé ni ìjọba rẹ yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀. Olóòótọ́ ni Olúwa nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀, olóore ọ̀fẹ́ sì ni nínú gbogbo iṣẹ́ rẹ̀. Olúwa gbé àwọn tí.

Olúwa nílé àti ẹ̀kú rẹ̀. Ayé àti àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀. Nítorí tí ó fìdí ilẹ̀ sọ̀rẹ̀ lórí òkú. Ó sì gbé ká àwọn ìṣọ̀ọ́ mi. Ta ni yóò kú orí òkè olú.

0: What would you love to listen to? Where would you love to listen from? What would you love to listen to? Tune in to Lapis LM Radio, your number one online radio. Keep listening 24/7, keeping you refreshing.
1: Lapis LM Radio. This is Lapis LM Radio. Let us love on God a little more.
2: Thank you, Jesus, the God of all flesh. Oba gbogbo aye, oba gbogbo eyan, oba lori ohun gbogbo, aseda, akoja, adeja, mori mori to mori omo tuntun, oro gbenu omo eyan fohun. Ogbenu de asola ogbenu mi shogo ogbenu mi fun ogbenu mi shogo ogbenu mi soro imole laarin okukun birimu birimu birimu ekerin ninu ina ileru yango yaju okunrin okun owo ke mbere bija awuwo ma se pe wiwo lule bi atse ileke to be on TV town to be on let on TV Olorun agbaye oba ti gbogbo aye npe bo okiki mole ohun oluwa mu agba porin bi ohun oluwa fa igi kedari ya atuntun wo awa ma ri idi ba wa o wa o wa o wa o wa o wa o a o le ri otan ijinle ijinle ijinle tanikani o le tuwo o koja opon ori o koja akika ọmọ orí wọn ò lè ṣàkàwé bó ṣe tóbi tó bó ṣe dára tó bó ṣe lẹ́wà tó wíwọ́ lulẹ̀ bí àtẹ ìlẹ̀kẹ́ kábíyèsí o kábíyèsí o aládé ọ̀la aládé òpó aládé ìmọ́lẹ̀ aládé pẹ́dẹ́pẹ́dẹ́ bí ẹni láyín òkè gìrìwò tí ka sátani láyà igi ńlá tí wọ́gi wẹ́wẹ́ tútútútútú ṣoṣo orí abẹ́rẹ́ tó ṣòro pé mi fóṣù àti àjẹ́ ìbẹ̀m̀bẹ́ ìlú tó ṣòro olùfẹ́ ṣùjọ́ ọba lórí ayé ọba ní gbogbo ọ̀run ìmọ́lẹ̀ tẹ́nikẹ́ni ò lè túwọ̀ ìmọ́lẹ̀ tí ojú ò lè rí ni ọba mi o bàbá mi o ọba tí mo pè ní kọ̀rọ̀ tó ń jẹ́ mi ní gbangba ní gbangba ní gbangba ọwọ́ tó la òkú pupa já ọwọ́ tó fa igi kedari ya èmi inú rẹ lówó ni jẹ́rí kò lulẹ̀